0: Ọ̀chọ̀ kẹtù á nà mẹ́mí wà hà sí ẹ̀wà ẹ̀tí tí a máa jí àbọ̀ sọ wà yìí.
1: Tiba kastiba kastiba ayi sinẹ o mọ fọlá na ṣe ẹ anú ọdẹ yẹn o. Ìṣó ń bú kìnyín àti náà ìdí àtúmí náà ń sẹ yà fẹ yọng gẹ náà sinẹ wọn ni nyina ònyẹ ìzẹ o yà bá nà wọn ni strong wọn ni sinẹ o mọ fọ ndẹ ara bú kìnyín àti náà nà ọmọ ọdẹ yẹ náà mo sinẹ o mọ ẹbi ọmọ yọng gẹ wọn ni bí anú ọdẹ nípa ọdúnkọ àti ẹsẹ ọbẹ kasa.
0: Pàjọ kẹtù á nà mẹ́mí wà hà sí ẹ̀wà ẹ̀tí tí a máa jí àbọ̀ sọ wà
2: yìí. Kìbá o. Kẹtù á nà ó yẹ zọ ó túnú fún ọbẹ̀ fa. Ọ̀fà. Kẹtù á ní ẹ̀yìn ọ̀hún ọ̀tí àti ẹ̀sẹ̀ ọ̀ yọ̀ yà actions ní nyìnà. Ẹ̀sẹ̀ ẹ̀yì kẹsẹ̀ ọ̀kọ̀dá àhọ́ àná. Àná ọmọ ṣíà wà sọ̀rọ̀ mọ̀ ẹ̀ ọkọdá ahọ ana mi ana ọkọdá ahọ there's akra we akra keto we ahọ o ti say na so din enti no me yes so we betu age no boy o so age aboso he me ma move mo ati me ma move mo se ho sa he ti ni serious pa
0: jo keto ana me wa ha se wa ti ti ma ji aboso wa
2: future day future day what do you what can you smell from afar? Brigade be so